0: yawa tó ń pọ̀ ọkọ̀ sílé kó ọkà yóò ká.
1: Mẹ́ta yóò ká. Mẹ́ka túrí
0: bo. Bùsùn kasùn dábì dábì rí túrí.
1: Ami ami ami ami.
0: Na si ara.
1: Yàrá kẹ́rẹ́ ń bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ tọ́bi ni mo.
0: Naa.
1: Yàrá ní mọ̀ bàkó bọ̀ ń kàánú tọ́bi yà tó rú.
0: Yàwọ̀ mí náà ẹ̀ sì tẹ́ yàwọ̀ sí òpá wíńtì túbú ń wọ́rẹ́ náà.
1: Ànẹ bí ọ̀ yà yí.
0: Bí ọ̀ yà yí.
1: Òtúbọ̀kọ̀ òtúbọ̀kọ̀ na tóró jẹ́ àtọ́wúrọ̀ kúrò.
0: Yàwọ̀ ra.
1: Bẹ̀rẹ̀ ká túrí bo bùsùn ọ̀hún yẹn dẹ́gun ní sọ́ọ̀sì.
0: Na si ara.
1: Ìfẹ́mọ bùsùn ìsara.
0: Àmì yàrá bi.
1: Ìrẹ bí àmì bùsùn ọ̀bẹ kó sọ́ọ̀rọ̀ mu.
0: Àmì yàrá bi.
1: Na tọ́wúrọ̀ bẹ̀rẹ̀ ká túrí bo.
0: Na si ara. Nkọ́ sọ́ọ̀sì yàwọ̀ ra.

ìdí yìí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí yìí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ.

0: ìbá fún olúwa olúwapẹ́ olúwa tí yìn yẹ a fi àsìkò yìí a fi kéyìn pé ẹkú dédé wòye ẹkú ọjọ́ ìní tí ń se ọjọ́rú ojúmọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn ọdún oṣù ìbìbí ọdún ẹgbọ̀lúmẹ́rìndínlọ́gbọ̀n a kí gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ pé a kú ìwọ̀n ọdún ọdún ayàbò ọlọ́run ọba lókè kò ní yẹ kí ọbẹ̀ kú sílẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n gba lẹ́sìkò yìí la kí ó jẹ́ àdá ẹnìkan sí tọ́dọ́pọ̀ ọ̀jọ̀ kan ọlọ́run ọba lókè ọba aláwàbí tó jẹ́ kí àlàáfíà kó wà nínú ìdílé nìkan kan wá. Ẹ má béèrè ta ni tí ń sọ̀rọ̀ láti bo ni wọ́n ń gbé sọ̀rọ̀ báyìí láti ojúlé sí rẹ̀ di fàtẹ̀nìtì ọmọ yìí mí sílẹ̀ ṣẹ̀rí farẹ̀ mọ́ ṣẹ́jú ní orúkọ mi alàgbà tí wọ́n bẹ ní ẹ̀bà kejì.
1: Ẹ dúpẹ́ mo kẹ́ pé ẹ fẹ́ kí ẹ gba ẹra àgbò ní ọjọ́ tí ò ní lẹ́ fi sọ̀rọ̀ ní mísírù ṣe.
0: Láti ìjẹta ni mo ti ṣe súná mi tí mo gba orúkọ mísírù ṣẹ̀rí fàájú
1: ọ̀sẹ̀jú. Akínyìn gẹ́gẹ́ bí àrùn ṣe kí ni ọjọ́ tẹ̀mí nàpẹ́pà nípa ti ìfẹ́ tí ọlọ́run adúpẹ́ fún olúwa tó jẹ́ kí ọjọ́ tí ò ní ìkó ṣíṣe jẹ́ nìkankan gbogbo yìí ni adúpẹ́ fún pàtàkì gbogbo àwọn mùsùlùmí àgbáyé. Akẹ́rọ̀ pé ọjọ́ tí ò ní gẹ́gẹ́ sọ pé ǹjẹ́ ọjọ́ ọjọ́ pẹ́tẹ̀ tí ọlọ́run yàn láti sọ pé kí ó fi àmì rẹ̀ kàn nípa ànábì mọ̀ọ́mà nígbà tí ó mú ti amú ìnà tí a fi rọ́pò àbí amú ẹranko láti fi rọ́pò ènìyàn kí ayé kó lè rojú. Akí gbogbo àwọn mùsùlùmí àgbáyé bẹ́ẹ̀ni àwọn tí wọ́n bẹ nílẹ̀ mímọ́ ìlẹ̀ mọ́kà lágbára tó lọ́rùn ní ayọ̀dé ìbá nínú ìfẹ́ tí olúwa láti iléeṣẹ́ yìí gẹ́gẹ́ bí àrùn náà ṣe sọ tirẹ̀ jẹ́ Alhaji Muhammed ni àwa náà ní ọjọ́ tí ò ní ó ti sọ pé láti jẹ́rì àwa náà ti ṣe súná báyìí wo ìtẹ́gbọ́ ẹ má bínú sí wa ètò wa ti ọjọ́ tí ò ní wákàtí kààbọ̀ láti aago márùn fìdí aago mẹ́fà bọ̀ ni a ní láti lò pẹ̀lú yín nínú eléyìí a rí pé àwọn orin lọ́kàn ọ̀jọ̀kan àwọn tí a bá fẹ́ a ó fún yín ní ọ̀rọ̀ ìfẹ́ tó
0: kò sí ohun pàtó kan jù kí a wà nínú ayọ̀ lọ torí pé ọdún ọba wa láyé ọba wa láyé tá a sì ọpẹ́ fún ọba aláwàbí.
1: Àwọn kan ti ṣe àwọn kan ti bẹ̀rẹ̀ sí ni tẹwa lókun
0: báyìí. Àròrà gbà wọ́n ni ẹ jẹ́ kí a gbà wọ́n olólùfẹ́. Ẹ kalẹ̀ o salamu aleykum fẹ́ni tó ń bọ̀.
2: Wa aleykum salam wa rahmatulahi wa barakatuh.
0: Asalaamu aleykum kí ni orúkọ wa bàbá wa.
2: Ẹ máa kúrò ọdún
0: o. Ẹ̀mí ọjọ́ pọ̀ rẹ̀ jẹ́ ògodo ìjà kọ́ nu.
1: Ògodo ìjà kọ́.
2: Àrẹ̀mú àdúpẹ́ o.
0: Oo.
2: Bẹ́ẹ̀ mo máa dúpẹ́ o.
0: Ó dáa kí ló orúkọ wa bàbá.
2: Ẹ máa kúrò ọdún o.
1: Ẹ fún wa ní orúkọ yín ẹ má ṣe àròyìn púpọ̀ ju kí ni orúkọ yín bàbá wa. Àwa ti mọ̀ yín sọ fún àwọn tí wọ́n gbà.
2: Àdà Sùmáìlà láti títí rẹ o.
0: Bàbá Sùmáìlà. Báwo ni o.
2: Ẹ máa kúrò ọdún o.
0: Ẹ̀mí ọjọ́ pọ̀.
2: Àmì o.
0: Ṣé ẹ ti pẹran àbí lọ́la lẹ pẹran yín?
2: Wọ́n ní àgbọ̀ ń bẹ lọ́dọ̀ yín
0: bẹ́ẹ̀. Lọ́dọ̀ yín kò sọ àgbò kan lọ́dọ̀ wa mí o.
1: Èmi ti rí ọkàn mo sọ fún ẹ pé kí wọ́n.
2: Ẹni bá mi rí.
1: Mo sọ pé àwa rí ọkàn ṣùgbọ́n kó mú ìwé ẹ̀rí wá pé àgbo rẹ̀ ni tí o bá ti múra orúkọ tí wọ́n fún un kí àwa ti èyí tí a níbí ó ní orúkọ nínú ìwé tí wọ́n.
0: Bàbá wa Sùmáìlà. Àgbò tó ń bẹ lọ́dọ̀ wa lómi ewé ni. Ǹjẹ́ bí ẹ bá ti olómi ewé ni àgbò tó ń bẹ lọ́dọ̀ wa.
1: Ẹ má rẹ̀ rí yín, ẹ má rẹ̀ rí yín, ohun tí ẹ bèrè náà.
2: Àràwọ̀ àdúgbò ẹ̀rọ.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun. Mo fi àsìkò wọn fi ké Àrẹ̀mú.
0: Ẹ ṣeun mo gbọ́ yín.
2: Mo fi àsìkò wọn fi kó ìṣẹ̀lẹ̀ àìsí gọ́ọ̀lù.
0: Ẹ ṣeun.
2: Mo fi gbogbo ilé pátápátá. Mo fi àsìkò wọn fi ké ìyá mi.
0: Ọlọ́mọ
2: oyún. Ọlọ́run dàkún mú àlàáfíà wa.
0: Àṣẹ.
2: Mo fi àsìkò wọn fi ké ìyàwó mi Ajẹran Kedata. Ìyàwó kejì Ajẹran Rahimatu.
1: Ìṣekúṣe nìyẹn.
0: Kẹta ń kọ́.
1: Ẹ jẹ́ pé ntí Ajẹran nìkan.
2: Ọgbọ́n méjìlélẹ́ mẹ́ta.
1: Ajẹran.
2: Wẹ́rẹ̀ lọ́wọ́ pé àwọn méjìlélẹ́ mi níná.
1: Ni Ajẹran kan náà lẹ ní nínú ilé ìdílé kan náà lẹ lọ kó ìyàwó méjìlélẹ́.
0: Orúkọ ọkọ ni ìyàwó ń jẹ́.
2: Gbèsè wà dùn ní.
1: Ó dà tẹ̀síwájú.
2: Gbèsè
1: wà dùn máa ń
2: jẹ́rà Ọlọ́mọ àpá àlọ́bọ̀ mọ́. Wọ́n á ti gbogbo pa mí àmà pátápátá kọ́kọ́tà ti fi mọ́ pátápátá. Ìwé bẹ́ẹ̀ mí àlàáfíà tó péye ìgbéga fún àjọ ti gbogbo pátápátá. Wọ́n á rí àsìkò mọ́ fi ké fàmí òbóyán. Mo fi àsìkò mọ́ fi ké fàmí àjẹ́. Mo fi àsìkò mọ́ fi ké gbogbo àwọn ará paraku. Mo fi àsìkò mọ́ fi ké fàmí àjẹ́ náà ti sáfẹ́.
0: Mo ń gbọ́ yín.
2: Mo fi àlùfáà mẹ́ta dì sí ẹ̀. Òun pẹ̀lú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ won
0: ma dupe o
2: won
0: ko adure ti lojo gbogbo ola baba sumaila a ro
1: da fa ile ni suru na e mo de odo won ni sin yi e ri o ti won se won fun mi ni iraisi won fe ra sile won la won ti pa agbo tori ti agbo won nu
0: ah bawo to ohun ti won ni ohun ti eyan lo n gbalejo won ti pa ni bo ba pa e debe lo bo ba dojo la baya lola ni won pa
1: won fe ba wa soro won ti pa ero a duke odi gba yo ni fun baba
0: kile wa lo dodo won
1: eh mo pe mo ni mo bere pe se mo le wa ki on le won ni ki wa aye wa ko da ko si isoro emi si lo pe boya eh nitori era le mi lo ngba ti mo le wa ni ranu sugbon wa fun mi ni rice ni kan
0: ti o se ranu ninu re
1: o sinu eh mo fe ni ki so fun won yen ngba ti mo de le
0: video mi eh ko buruju boya yi ti won bu fun wa be ba ti de be lo la won fun ni eyen e joje oda ogbeni general to je gbugbu awon to sele yi ko si oba ko si ohun ti oba alawa bi o le se awon miran be to je pe agbara oka lati fi ra iran olodumo agbara ko je ki odun to nbo okan so te fe ra yen koda merin era lese kese
1: je
0: ola ko fun wa ni agbara opo na ni ni ojo ini eri ohun to sele awon miran wa to je pe agbo ti won lo ra ojo ini bayi oku fun awon
1: le ni na lo ku ki won to agona
0: to ki adona agona to lu
1: olo pa se re be ni
0: ti ko si si ko sami kan to je pe o tin sasan ri abi to je pe won lati bi ati se toju re
1: won so kata ba won se
0: ba won se se
1: won so kata
0: yen ko le pale amo
1: ti won ba so fun mi to wa le lo gbe nitori pe afa ati wa ko se ti won ti ija laji ti wa
0: gifa le fe je
1: won gbe la ma nje ko se ti olorun ko me
0: oda oda e ma je gifa je musulmi ododo nu
1: oda
0: yo ba ku be e so nu ni e gbe fa won aja bi awon
1: koda
0: awon kan je to bi awon yan ba si je mo kan ni adura gba ni
1: ada aduke e se un gbogbo e te
0: ba oda
1: ka lo pelu a lo pelu bawo la npe baba wa oselu ko ni
0: eh
1: ka lo pelu oselu oda

0: ó da olólùfẹ́ tí wọ́n pèlú orítọ̀ ẹ̀ kálẹ̀ o.
1: alo mo tó fi àsìkò tó padà mo fi àsìkò mo fi kí gbogbo àwọn ará Amakérasì ni.
0: Ah.
1: Abẹ̀rẹ̀ lè lè máa mọ̀ wá Alfa Mazouk, Alhaji Ayuba, Mohammed, Alelulayi, gbogbo Amakérasì náà pátápátá mo máa dúpẹ́ lọ́wọ́ wọn ò ṣeun o.
0: àṣẹ ọ̀dà.
1: ọ̀rọ̀ tí ẹ sọ ẹ de goal o ọba jẹ́ ni o. de goal abanijẹ́ ni o.
0: àbí abanijẹ́ ọ̀rọ̀ abanijẹ́ lẹ jẹ́. Oda bi baba bi baba jebe baba Sumaila.
1: Naam.
0: Bi baba je baba jebe be ki a to jade ye ki a ro yin. Ke bi kan pe o da o fe da no mu isugun ete.
1: Ada ma ada ma kia. Ada ma kia.
0: Adugo baba Sumaila.
2: E seun.
0: Akio na di buti do akwa wada. Olorun ma lo ki ko je ki o to yabo.
2: Amen. Amen.
0: E seun.

0: ọgbẹ́ni ẹ̀rọ mọ̀jẹ́ pé ẹnìkan tó ń bẹ lórí ẹ̀rọ báyìí kí ẹ gbà wọ́n.
1: olólùfẹ́ tí wọ́n ń pè wá salamu aleykum fẹ́ni tó ń bọ̀ ẹ kalẹ̀.
2: maaleykum salam omi ni ọlá ìlú wí.
1: alhaji ọláyé.
2: yìí
1: ní àdúgbò ogé mákọ́nù.
2: bẹẹni.
1: ẹ ṣeun ẹ kábọ.
2: o ẹ wà dáadáa.
1: oo.
2: àwọn ọdún o.
1: ẹ fẹ́ bá wa jọ dún.
2: nígbà kó sojú ẹ ní.
1: àmì.
2: mo ń kọ gbàgbé dáadáa àmì ọ yọ wà náà gbàsà olùgbé. n kò sì gbàgbé ẹ̀mẹ̀tí ọmọ yọ wà ń bá mọ̀ra. ọláyé ìdírísù àti iná ẹ̀ bàbá ẹ̀ àti ìyàwó ẹ̀.
1: ọ̀dà.
2: n kò gbàgbé táwọn yẹn wà ń bá a sọ.
1: ẹ ṣeun.
2: ẹ ṣe.
1: adúkẹ́.
2: n kò dùgbà nẹ.
1: bàbá luwi.
2: wí.
1: ẹ ṣeun.
2: ó
1: dìgbà díẹ̀.
2: n kò dùgbà nẹ.

0: bẹẹni ori ló mọ àṣìlá ẹdá akíwé tí wọn sọmọ láti lè ṣe rẹpẹtẹ tẹdá sí torí zoro kárakátà sọndí sàn kárakátà ti bẹ lórí ètò wa gbogbo ẹtì ẹgbẹ wa jẹ fún ètò ọdún léyà ètì ọjọ pé ẹnì kọkàn wa tó jẹ pé ọlọrun fún ní orí ọfẹ láti pa ẹran òun náà ní ọjọ tí ní àwọn tí wọn ráyè pa nítorí pé mo rò pé ẹran náà ó kódà ó gbówó lé ní ọdún tí ẹ wọ̀nyí ọ̀pọ̀ nítorí pé wọn wá ọ̀nà láti pa ẹran ọdún ṣùgbọ́n kò wá ṣe é ṣe fún báwo láti ṣe nítorí pé ọlọ́run ṣe ètò tílẹ̀ bẹ́ẹ̀ni bí ó ṣe wọ ọlọ́run jẹ́ ní ọgbàrá tó lu ọdún tí ń bọ̀ ọbẹ̀rún ní sẹ́lẹ̀ olúwàbùkọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ẹ sì rí ọyẹ pé kí wọ́n ní bí a bá ṣe ká pin díẹ̀díẹ̀ ní kí ẹ má gbàgbé àná pa lórí ẹ̀rọ abẹ́rẹ́ ìbáwọn rẹ̀.
1: Wọ́n ní kí a pin lọ́nà mẹ́ta.
0: Àlèráyè pa ara ní ọdún tí a wà yìí.
1: Ọ̀kan fún àwọn mọ̀kúnú àwọn aláìní. Ọ̀kan fún àwọn àlùfáà wa àti èyí tó kù fún ìdílé àwa náà kí a máa fi ṣada.
0: Ariwo ni ẹ̀yin wà nínú mẹ́tẹ̀ẹ̀ta.
1: Aláìní làwa jẹ́.
0: Alo ekrole o.
1: Ati jafa jalfa.
0: Ekrole o.
2: Salamu alaykum.
0: Wa alaykum salam. Ah yawa ekrole o.
2: Bawo e ku odun.
0: E seun yawa.
2: Emi a se sisọ re o.
1: Ase.
2: Oru ko. Nasira Ogubi ni kodo to.
0: Kile wi?
1: Nasira.
0: Nasira.
2: Nasira Ogubi.
0: Ogubi ye Nasira.
2: Omo sakete.
1: Ah.
2: Omo ya nsan.
1: A dupe.
0: Omo ya disa. Adupe
2: ama gbogbo anago ti paraku so ma lo ma fun mi
0: adupe
2: e ba ni ki gbogbo won ehn o yo ni kan ku o aje yin ti o wa le radio gbogbo yin yawo yin omo yin gbogbo anago won
1: olugbadura
0: e sugbon
2: ti egbon mi na ka ri kini transa
0: ehn
2: kini o Aishatu Ogubi
0: Aishatu Ogubi ehn adupe adupe
2: nítẹ ọlọrun nígbà àgbà náà lọ fún láyé o.
0: Àmì àmì àmì àmì àmì.
2: Yóò sì síwájú náà.
0: Dàgbà ọlọ́run.
2: Ọlọ́run kò sì fún sùúrù dúbẹ́. Kó mú wa dání pẹ̀lú inú pọ̀. Ẹ ṣe o, ẹ kú ọdún ọ̀dà bọ̀.
0: Ṣé ẹ pẹ́ra abẹ́ ìpẹ́ra?
2: Bá a bá tẹ̀ pẹ́ra ní ẹ̀mí gúgù.
0: Àbí.
1: Àwọn kọ́ ni.
2: Àjàlá tí a ti jí láyọ̀.
1: Yàwá Násírá.
2: Yàwá
1: Násírá. Mo ní ẹ̀yin kọ́ lẹ ń pẹ̀ra ọkọ ẹ̀ ló ń pẹ̀ra.
0: Àwọn náà lè pẹ̀ra
2: kò tí. Ọkọ ni ní máa ń pẹ̀ra ẹ̀kọ́ náà ti kú ó ti fi sílẹ̀.
0: Ẹ ní àti mo ṣe pé.
1: Ó ti kú wọn fi sílẹ̀.
2: Ó ti kú ló ti fi sílẹ̀ o.
0: Kọ́lọ́run gbé ìṣàfihàn
1: rere o. Ọlọ́run
2: kò dáríji lọ́hùn.
0: Àmì àmì rẹ̀ àdúpẹ́.
2: Ó wà wà náà ibi
1: yẹn.
0: Olúwa dó ti
2: yín o. Wọ́n
0: kò kọ̀ ṣòtọ́
1: ọlọ́run wọ́n ní àgbàdo ọ̀pá kan ṣàbà yóò ṣàbà
0: lágbàdo ọlọ́run ọlọ́run ọdún tí yóò
2: ọlọ́run atún ti ń ṣe o
0: ọ̀dà ẹ ṣeun yẹwà ọ̀dà.

0: bẹẹni àwọn tí ń tàdé kiri ní ìṣẹ́rí ìfàtí ẹ kúrò lówó ẹnjú pé wá. Alo ẹ kúrò lówó bọ́bá wa.
1: Kóòtò.
0: Ẹ ṣeun orúkọ yín o.
1: Ẹ ṣeun ẹ kúrò ọdún.
0: Adúpẹ́.
1: Ẹ tọ̀pẹ́.
0: Ẹ ṣeun àmì.
1: Ṣé ọdún fi ẹpọ̀ àgbò ní kí ẹ ṣe ẹ wà dé rẹ̀?
0: Orúkọ yín náà kí ató tẹ̀síwájú àti ìfẹ́ ẹpọ̀.
1: Èrè apáyọ ní ṣé ní gbèdé mọ̀ ni ẹ̀ láti òkè dẹ̀mọ̀.
0: Alága ẹgbẹ́ àwọn apárí nìyẹn adúpẹ́ bàbá erégbèdé.
1: Ẹ ṣé wo.
0: Adúpẹ́.
1: Mọ̀kú gbogbo mùsùlùmí pàpọ̀ ó kún ọdún.
0: Àmì.
1: Ẹ̀mí nǹkan bá aláyọ̀.
0: Àmì o.
1: Òní kò owó kó fi hàn ẹlẹ́dùn ní ọlọ́run kò pèsè fún ọlọ́ọ̀mí.
0: Àṣẹ.
1: Pàpà pẹ̀lú gbogbo wa.
0: Àmì.
1: Mọ̀ kí pápá mi ògbódò ń já lọ. Láì gbàgbé kẹ̀kẹ́. Àwọn aṣẹ́ ṣe mọ̀ kí ọ̀pá ẹ̀rù.
0: Ó jọ pé wọ́n dìde díẹ̀ wọ́n lọ ṣe nǹkan kékeré kan wọ́n padà wá nísìnyí.
1: Ẹ̀kọ́ mo ní kí ẹni àti ọdún.
0: Ó dáa jíjẹ fún ọ.
1: Ẹ ṣeun.
0: Adúpẹ́ bàbá wa. Ẹ ṣeun.

0: elégbède mọ̀ ní alága ẹgbẹ́ àwọn apárí fún kí a kí wọ́n ti ṣe pé àwọn
1: ìgbà yẹn ni wọ́n lọ gba àlejò kan níta lọ́dà bàbá wa jẹ́ emmanuel alága àwọn apárí akẹyẹ tó wọ́yà yìí náà bí ẹ bá tiẹ̀ pa ara ẹran ti ń bẹ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ torí pé àgbàlẹ̀ jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àkí pé ẹ̀kọ́ ayẹ̀ sí fáwọn tó kù bí ẹ bá fẹ́ dá ṣètò wa wà ní ilé-iṣẹ́ yìí láti ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì fàtẹ́ǹtì fm ti lu paraku jẹ́ láti aago márùn lábẹ́rẹ́ àwọn ètò yìí ti àpàrẹ̀ ní aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ yìí jẹ́ ilẹ̀kùn sílẹ̀ fún ẹni kánúkùn wa tí a fẹ́ bá wa ṣe àwọn ètò yìí lórí 01 44 20 44 44 ẹ pè wá kí àjọ jàjẹyọ ọdún léyà a sì fi tó inú etí pé ètò àwùjọ ọlọ́mọbẹ ní ọjọ́ láti ṣe ọjọ́ bọ̀ ní aago mẹ́sàn-án ìkọjá ìṣẹ́jú mélòógún alẹ́ láǹfààní láti fi kí gbogbo àwọn ènìyàn yín àwọn ará ilé yín ìmáàmù wín àáfàá wín ni pátápátá la ní àǹfààní láti kí jẹ́ tí ẹ bá tiẹ̀ lè lọ́dọ̀ wa a ó fún yín ní àwọn ẹ̀rọ wa bí tí ẹ lè kọ àwọn ìwé sí kí ẹ fowó sínú rẹ̀ kí a sì kà á fún yín bó ṣe tó àti bí ó ṣe yẹ àwa sì wá mú àsìkò yá fi kí bàbá wa àgbà aláàjì àfíjì dáúdàrí akáríta fọ àfihàn dárúkọ wọn a kí wọn pé wọn kú ọdún ìní wọn sì kú ìnáwó ọbẹ onísílẹ àkíwọn kí àwọn alájà àwọn ìyá wa pé kú ìnáwó bàbá wa alájà àlùfóṣẹ́nì ní òkè dàmà lọ́hùn àwọn ìyá wa nu a kí wọn kú ìnáwó ọlọ́run ọba lókè ní gbogbo àwọn ọdún ni wọn sọwọ́ sí wa àti wọn gbàgbé ẹni wa pàtàkì pàtàkì iyemi ibrahim siliu bàbá wa nu alájà iyemi ibrahim siliu a kí wọn pé wọn kú ìnáwó àti fásitì tí a fi tọ̀ dárúkọ wọn alájì olúbàmí sàbíbò ráìmà bàbá wa àgbànú alágbára kó kẹwọn kó gẹ wọn a sì kí àwọn ìyàwó ilé àwọn alájà ìyá wa kí wọn gbogbo ẹyin tí a ti rántí ẹ má bínú pé a ti rántí àwọn àti lọ́kọ̀ọ̀kan ọ̀dà ìbá wa lọ lórí ètò yìí 01 44 20 44 44 tó ti yà fi àsìkò àbí kí ìyá wa alájà àlẹyẹ ni mọ́tò ní kànàgbẹ́ torí pé ìyá wa nu ìyá ọlọ́mọ oyin ìyá rere akínyìn o àti ìrọwọ yín olódùn alágbára kí o san ẹlẹ́sàn-án rẹ.
0: Ọ̀gbẹ́ni Àrẹ̀mú ó jẹ́ pé ẹnìkan ti ń bẹ lórí ẹ̀rọ báyìí ká gbà wọ́n kí a tó tẹ̀síwájú.
1: Olólùfẹ́ ti ẹ̀ ń bẹ lórí tó ẹ̀ka lẹ́ o.
2: Ẹ̀ka lẹ́ Àrẹ̀mú.
1: O kí lorúkọ wa.
2: Ọ̀gbẹ́ni Rájí Muhammad.
1: Alhaji Rájí Muhammad.
2: Bẹ́ẹ̀ni.
1: Riwaya.
2: Bẹ́ẹ̀ni a kú ọjọ́ mi ta.
1: O ọ̀kan kun bàbá mi. Ngo yin.
0: Àwọn náà dá inú.
2: Ẹ kú ètò.
0: Ó dà dúpẹ́ lọ́rùn. Ẹ ṣeun o.
2: A kú ọdọ́.
0: Adúpẹ́.
2: Bí a jẹ́ ṣe pọ̀lọ́pọ̀ ẹ o.
0: Àmì o.
2: A kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ ṣeun.
2: Àti kó gbà.
0: Kódà ìgbà wà ní.
2: Yé kàrẹ́ ń pè ní àsìkò.
0: Bẹ́ẹ̀ni. Àsìkò náà ni.
2: Gbàlá yí ọ̀nà kò ní jẹ́ kó gbá lọ́mbì kò bí.
1: Àmì.
2: A kú ọdọ́. Ṣé gbogbo ìfà mi rájí.
1: Mo ń gbọ́ yín.
2: Pàtàkì àǹtí mi rájí títí ọ̀làjà.
1: Mo ń gbọ́ yín.
2: Ọ̀làjà Fátùmá. Mo sì kí rájí gbogbo àdúgbò gbogbo ọmọ rájí ọjà.
0: Pàtàkì lè kí.
1: Lọ́kùnrin lóbìnrin.
0: Lọ́kùnrin
2: lóbìnrin kan gbàgbé ilé bàbá mi ni kan gbàgbé wọn.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo sì kí gbogbo ilé ìyá mi àfíjì.
1: Adúpẹ́.
2: Pàtàkì bàbá mi iná mi lọ́wọ́ lọ́mọ oyin àfíjì dáúdà.
0: Adúpẹ́.
2: Ó kù iṣẹ́ bí ó kú ọ̀rọ̀ ẹbí.
1: Àmì ẹ ṣeun.
2: Ó kù ìgbanilé. Ọ̀nà kò ní ba ẹbí nì bàjẹ́.
0: Àmì o.
2: Ọ̀nà ńkọ́jí àgbà nì dálẹ́.
1: Àmì.
2: Ọ̀nkọ́ sì á jìnà ọ̀nkọ́ sì á dé bí ọwọ́ wa kó tó jẹ́ bí odò kò ní pa.
1: Àmì.
2: Ọ̀nà gbàgbé ni ti ti gbogbo wa pátápátá ni mo ti kí àbúrò mi mo kí ọmọ mi o.
1: Pátápátá bàbá Rájí Muhammad.
2: Wọ́n à ń gbọ́ ẹ.
1: Bàbá wa Alhaji Àfíjì Dádàrí Akárí wọ́n fún wa ní àgbò kan fún ẹgbẹ́ Ògoolúwa. Báwo la ṣe àgbè lọ́dọ̀ yìí àbí báwo la ṣe gbà.
2: Fún ẹgbẹ́ Ògoolúwa.
1: Wọ́n fún wa lágbò kan tí ó ń bẹ ní ilé-iṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Wọ́n ní pírẹ́sìdẹ̀
0: yìí Ògoolúwa. Ẹ bí pé omi wo ni ṣé olómi funfun àbí olómi búlù ni àgbò tí wọ́n fún yín.
1: Àwọn àdàkọ ni o.
2: Kò sí yẹsi kò wọlé yá. Kò sí yẹsi kò wọlé yá. Mẹ́mọ olómi dúdú
1: kẹ. Bàbá Adájí kì í ṣàwàdà o. Àwọn àdàkọ o.
2: Ó dà mí
0: I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know. I want to know

0: bẹ́ẹ̀ni ẹ̀ka bọ̀ ṣe dáadáa lẹ́dẹ̀ ọ̀dà ṣeun bí àti ẹ̀mú rí kún
1: ṣùgbọ́n tẹ bá fẹ kọrin ọyẹ kí ẹ bá ká kọrin bí àti ọyẹ ká bá ṣe ń bẹ̀rẹ̀ ohun pẹ̀lú orin tí ẹ fẹ́ bọ̀
0: ẹ̀rọ ẹ̀ wá kún ká gbọ́
1: ẹ tẹ̀síwájú ẹ ti ń lá gbọ́ra ká tó tẹ̀síwájú
0: ọ̀dà ṣeun wa ó tẹ̀síwájú yẹ àbásíkò yìí àfi kí bàbá wa ya alàgbà tí a mọ̀ sí Falaju Joseph ojúlẹsẹ̀ atm tìlú paraku akí ọba àwọn yorùbá nílùú paraku kọfẹlẹ
1: bàbá wa
0: adéyọpẹ lórí bàtà pẹlẹsẹ àṣẹ pẹlẹ bàbá ọbẹ oníṣẹlẹ ọ bàbá kọfẹlẹ bàbá kí wọn ní àdúgbò sinagu lọhùn ọba àwọn yorùbá àti bùnmi pátápátá àṣẹ àfàsíkò àfi kí gobiyẹsẹ ọba
1: ìlú paraku
0: nù gobiyẹsẹ tí a fi tọwọ fi dárúkọ wọn ọlọ́run ọba lókè kọjá kí bàtà pẹlẹsẹ kí adé pẹlórí kí a ṣe é pẹlẹnu àṣìwá fásitì kí ọba àwọn dáàcha ìrètò díẹ ní búndàdó lọ́hùn akíwọn ní àfin lọ́hùn bàbá wa ìrètò díẹ ní búndàdó ọba àwọn dáàcha akíyó kí bàtà pẹlẹsẹ yín kí adé pẹlórí kí a ṣe é pẹlẹnu bàbá akí gbogbo àwọn yaba àwọn ọmọ ọba pátápátá la kí o pé ẹkọ àsìkò yìí Falaju Joseph kí àwọn náà pé ẹkú ọdún léa ọbẹ oníṣẹlẹ bẹẹ bá tẹ jẹ mùsùlùmí akẹyìn torí ká jọ ń jẹ ni ọmọ ìyá ọmọ bàbá la jẹ ọ tẹsíwájú.
1: Bẹ́ẹ̀ ni bàbá wa bélò tí àwọn fẹ́ kí bàbá àti àwọn bélò bìsíríwò àbí bàbá wa bélò ti wọn jẹba tí àwọn ní wòlùtọkọ lọ́hùn wọn làwọn kí wọn ní àkókò yìí bélò rasaka kí wọn gbọ́n tí àwọn bélò bìsíríwò wọn kí àwọn ní ọjọ́ tí wọn pé wọn ìlú yàwó àti ti ìlú sàbẹ wọn làwọn kí ìdílé ayédìtàn àti babíọ àwọn yìí náà kí ni ọjọ àwọn ọmọ wọn làwọn kí wọn kí wọn kọjọ tó ní ayọ yóò jẹ tẹnìkọ kan olúwa abùkún yìí lọpọlọpọ nípa ìfẹ ìtura kò yóò sì nǹkan fún gbogbo àwọn tí wọn sì ní ìfẹ gbogbo ẹgbẹ ọlọrun lọgbọn akínyò àmọ ìpè bí ẹ bá tẹ pa ẹra ọyẹ kí àwọn náà kárí adìrẹ kan kí pe ọkọ ọjọ tòní gbogbo àwọn mùsùlùmí tí wọn jẹ àwọn ọmọ sábẹ sábẹ dáṣẹ àti gbogbo ẹkọ ni a kì í pe ẹkù àsìkò wa ayọ.
2: ọlọ́lá bàbá yakuba mi ọmọ ọlọ́lá mo fún tẹ̀wù lákòólè lọ́rọ̀ o akànníyàn ọmọ tuntun àwọn.

ọmọ sọ́sọ́. Ìdíyàtù nílọ́rin o, ìlọ́rin àfọ́njá ẹnu nìjíyàn o, àpọ́nbẹ́pọ̀ rẹ̀ mi ẹ̀ kìdíá, a ò yàbọ̀ dé mi ẹ̀.

0: bẹ́ẹ̀ ni lápẹ̀lá tí olóògbé wọn tí wọ́n lọ ní nínú ìfẹ́ tí olóògbé kò sí ọkàn tí yóò díṣẹ́ láàrin yín olúwa mú yín lọ tí ó mú yín lọ nínú ayọ̀ yóò mú yín padà wá nínú ayọ̀ àti àlàáfíà kí n lẹ́ẹ̀kan sí pé kọjọ́ tí ò ní láti lè ṣẹ́dúfẹ́ ti tàtí pé a ti lo wákàtí kan báyìí tí ó tó kó ìṣẹ́jú ọgbọ̀n tí a láti lò pẹ̀lú ẹtẹ́ mú wa láti kí àwọn ará yín ó nítorí pé a fún yín ní ọ̀fẹ́ ìpè kẹ kí kìí ṣe pé ká sanwó nínú èyí ọyẹ kí ẹsẹ̀ wa kí ó pọ̀ láti pè lọ́lọ́kan ọ̀jọ̀kan kí a fi ìfẹ́ kàkà fi mọ̀ pé tòótọ́ abátí ajẹ́ ọmọ ìkárò ìjíre ìbáṣe ìdáṣà ìbáṣe ìṣà ìbáṣe sábẹ́ ọyẹ kí a darapọ̀ láti jẹ́ kí ìmọ̀ra wa kì í ṣe ọ̀kan ohun tí afẹ́ wẹ́lẹ̀ mú o ti tọrọ fún àwọn yẹn ni.
1: bẹ́ẹ̀ ni ọ̀dà jẹ́ àti ohun tẹ̀síwájú ẹ̀dá ṣètò àmọ̀dájú pé ọ̀pọ̀ láàrin àwọn mùsùlùmí ni ọwọ́ wọn wọ́n kàn ní àsìkò ìtorí pé wọ́n ti ń gbèrò àti pín àwọn ẹran
0: ní ọjọ́ pé ẹnìkan ti ń bẹ ní tòsí bẹ́ẹ̀
1: kẹgbà wọn tọ̀yàtọ̀yà olólùfẹ́ tí wọ́n ń pè wá ìkàlẹ́
2: ẹ̀kàlẹ́ o
1: sàlámà lẹ́kùn fún bàbá wa.
2: wà lẹ́kùn sọ̀rọ̀ musa latifu ni láti kànágbẹ́.
1: musa latifu ẹ̀ káwọ́ o.
2: ẹ̀
1: a kó
2: ana yẹ da ogun asi o.
1: ami ami.
2: mo kí gbogbo fami musa tó wà ní gómìnà ilé ayé epo gbúrú o.
1: wọn ti ń gbọ yín lọwọ.
2: máa ń gbàgbé ẹnìkan kan nù wọn.
1: ẹ ṣeun bàbá wa.
2: mo kí àwọn mùsùlùmí tó wà nínú ilẹ̀ ilé ayé epo gbúrú láwọn gbàgbé ẹnìkan kan nù wọn.
1: wà gbọ́.
2: mo kí ẹ̀yin náà o.
1: ada ẹ lóhùn.
2: mo kí gbogbo ilẹ̀ ànàgbó pé gbúrú.
1: bàbá wa musa. ẹ ti pa ẹran àbí ọ̀la lẹ fẹ́ pẹ ẹran
2: yín.
1: wọ́n ní ẹ ti pẹ ẹran ní ẹ̀ní àbí ọ̀la lẹ fẹ́ pẹ ẹran yẹn.
2: wọ́n ọ̀la ni mo fẹ́ kọ́ ọ̀la ni mo fẹ́ ta.
1: wàtò ọ̀dà
2: lọ́la mo fi kí bàbá mi náà tó wà ní wọ̀kọ̀bẹ́rù musa ibrahima.
1: ọ̀dà.
2: pẹ̀lú ọmọ rẹ̀ musa ramanu tẹ́jẹ́ vitrine fásẹ̀ lise. mo kí gbogbo wọn pé mo fi kí ọ̀gá mi náà ní madina musa salami.
1: ọ̀dà wọ́n gbọ́ yín.
2: mo ní kínkín alukó ọdún ni ẹni ọsẹ pọlọpọ
1: ẹ o. ẹsìn ẹ pààyè sí musa ní àdúgbò kalagbe lọhùn àkí wọn. ẹ kó wọn ọdún o.
2: ẹni ọsẹ pọlọ rẹ.
1: àti ẹ ọdìbà.
2: ọdà ọdìbà nìyẹn.
0: adúpẹ́ adúpẹ́ ọdà ọ tẹ̀sọ́ ẹ pẹ̀lú ìyàwó olúwàṣẹ yìí àti kẹ àwọn ni a máa
1: gbọ́ ní akọ. àti akí wọn torí pé wọn gba lọwọlọwọ bẹẹ lẹba wọn jìnnà sí akúpọ.
0: wọn wà ní wọn lẹba yín.
1: bẹẹ ni wọn jìnnà sí wa ọdọ mi
0: akí wọn
1: pé wọn pàtó lẹyìn.
0: ọdọ ọdọ akí wọn.
1: ìyá wa nu ọlọrun bàbá lókè kó wọn ọlàwọye ọtẹsíwájú.
0: ọdọ.

0: bẹ́ẹ̀ni àwa ń béèrè ọlọ́run fún wa kì í yálò ẹ kúrẹ̀lẹ̀ o. adúpẹ́.
1: bàbá wa ajé bí a fi mẹ́. bẹ́ẹ̀ni
0: àbí o ọlọ́run á mú fi ní àlàáfíà bàbá wa. adúpẹ́ adúpẹ́ bàbá. bẹ́ẹ̀ni lágbára ọlọ́run ẹ ṣe wọn ẹ kwadura bàbá. adúpẹ́. adúpẹ́ kódà àsìkò ni o.
1: ami. bẹ́ẹ̀ni ó kún lọ́wọ́ olúwa.
0: inú wa dùn gan-an bàbá.
1: inú wa dùn.
0: ẹ pẹ́ fún wa o. ọ̀dà àìsàn yóò lọ lókunrin yóò lọ lọ́sàn lágbára tòlúwa. olúwa fún ni ayé o àdùpẹ́ fún akitiyan tí ẹ ń ṣe ní ojoojúmọ́ lágbára tòlúwa. agadá onídàá yóò bá bà wà bí àwọ̀
2: fèrè.
1: ọ̀dà bàbá o ti ń gbọ́ yín. ẹ pàdé lójú ló ṣe wa.
0: ọlọ́run la lóde kò lágbára ọlọ́run ní àárẹ̀ ọ̀sẹ̀ kó tó dà tí ń bọ̀ kódà ọlọ́run ó ṣiṣẹ́ yànnú kó jẹ́ ohun tá a sọ olúwa ti fàṣẹ sí ní àkókò ìbọ̀bọ̀.
1: ẹ ò rí ìmúlára dá.
0: bẹ́ẹ̀ni. ẹ ṣeun adúpẹ́ bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá.
1: ó yẹ kí ẹ ṣe lé bàbá náà díẹ̀.
2: bàbá
1: ńlá.
0: ẹ ṣeun bàbá wa. ọ̀dà. adúpẹ́.
1: bẹ́ẹ̀ni.
0: ṣùgbọ́n àwọn kan sin ọlọ́run olùbà ọlọ́run olùbà àbí olùbà là ń pè ní báwo ni àwọn kan sin. ọ̀dà adúpẹ́ bàbá ẹ ṣeun olúwa wa pẹ̀lú yóò olùwàgbé yín kúrò nínú àkété àìsàn yìí ó dìgbà. àwọn máa tẹ̀síwájú ẹ tẹ́ fẹ́ láti ẹ̀sìn tó kù ìṣẹ́jú bíi mélòó kan jẹ́ àwọn máa tẹ̀síwájú lórí 0 44 70 44 44 ó ti yà wò.

0: kódà bẹ bá ti rí gẹgẹ bí mo ṣe ń gbádùn ìjó ìlọ lọwọ báyìí.
1: Mo ti rí lọ́ọ̀kan tí ẹ̀ ń
0: kódà bẹ bá ti rí ẹgbẹ́ tí mo ti ń gbádùn rẹ̀ sí. Ká sì wàá dá mi lójú pé bákan náà ni àwọn ya tí wọ́n ń gbọ́ àwọn tí ń gbádùn nínú ilé. Ẹ̀sìn bóyá ní ọjọ́ ńlá tí ń ṣe ọjọ́ bọ̀ yóò wà láàrin àwọn àwo tí a láti tọrọ
1: fún
0: méjìlá péré ni kí lẹ́yìn ìgbà tí ẹjọ́ lónìí ẹ múra sílẹ̀ kẹ́tún jọ́ lọ́la kí ọlọ́run balókè kó fi ọ̀la tó wà ní ọ̀la láfíà àní fẹnìkan dárò láàrin ara wa ẹsẹ̀ òun jẹ́ àfàṣekọ yá kí gbogbo àwọn alájì wa pátápátá àwọn alájì alájà kí wọn bẹ̀rẹ̀ nílùú bẹ̀tẹ̀rù ní ìlú kàkíkòkà bàbá sàbí jamiu àkíwọn ànígbàgbé sàbí latifu ní kàkíkòkà bàbá fíjì ládàrí akárí alájì ẹkùnàwó ọjọ́ ni ọlọ́run balókè yóò fi jàgbà ju èyí lọ ẹ̀yẹ́ àsìfàsìkò àfi kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ògoluwa pátápátá tí ẹ jẹ baba ńlá fún wa àkẹyìn yẹ orí yóò ní bàjẹ́ yóò máa dára kun ni ẹ tún máa gba orí ọ̀fẹ́ ọlá alájì wa gani amusa àwọn náà ọmọ àwọn ọmọ ẹgbẹ́ ògoluwa nu alájì múdà
1: sàlá
0: alájì yíyẹmọ àwọn ọmọ ẹgbẹ́ ògoluwa nu akiwọn pátápátá o ọdún oníṣẹlẹ akigunwin pátápátá pé ẹkú ọdún léyà àsìwá fásitì akíyàwá pàtàkì pàtàkì alájà alijerimatu ní kánàgbẹ́mí akiwọn aki gado skutu pẹ̀lú àwọn ọ̀sẹ̀ rẹ̀ pé ẹkú ọdún alájà wa jẹ tanti kuturi ẹ ní ọdọ ọgádó alájà àwọn náà báyà kí o tó di ẹmí olùdarúgbó yìí láṣìírí kí ẹ lọ ní mọkà kí a ṣe alájà káàbọ akínyìn pé ẹkú ọdún o ẹkú yedun ọbẹ oníṣẹlẹ àkí gbogbo yín pátápátá àwa lọ ní àdúgbò depo lọhùnún alájì buhari akínwọn àdìmọ́pàgbé ìmọ̀mù wa abdul fatawu tí wọ́n bá ṣe àwọn ètò ní ọjọ́ àná akínyìn o alájì mohammed alájì tí wọ́n pè wá wọlé àwọn ọmọ ẹgbẹ́ ògoluwanu àkí gbogbo yín pátápátá o awo fẹ́ra ẹ̀ wọ́n ń bẹ ní ẹ̀bá alùbáríkà lọ́hùn ní ẹ̀bá sẹ́ríkà mọ́ akínwọ́n abiona ti lọ ní gànú lọ́hùn fẹ́ra ẹ̀ awo jẹ́ akínwọ́n àwọn mùsùlùmí nù òdodo ọlọ́dúnmọ̀ alágbára àwọn alájì alájà pátápátá tiẹ̀ ń bẹ nínú ẹgbẹ́ yìí mọ́ kí n o jẹ́ ọlọ́run ọba lókè kọ́ jẹ́ kí ẹ̀mí kó ṣojú ẹnì kankan wọn láyọ̀ àti àlàáfíà ó tẹ̀síwájú
1: ìdílé babalọla àti àfùdá pé ẹkú àsìkò wa àkí ìdílé àwẹ alábí àkí ìdílé olú ìdílé mọdá ìdílé ogúnrẹmí ìdílé atípa ìdílé bí àwọ ìyàwó àtọbàtẹtẹ àkínyẹ ìdílé ajé àkín fún àwọn ayẹyẹ ti sìnkú bàbá wa ajé salomon ní sátidé tó kọjá lọhùnún ọlọrun kí o dẹlẹrẹ fún bàbá wa gbogbo àwọn ìdílé tí wọn kópa nínú ètò yìí olùwà àjẹ aláàbòyìn o bẹẹ sì kí ọlọ́run
0: bàbá níṣe
1: ìṣọ́lájì kọ́
0: ìyàwó àkíwọ̀n
1: kú ara fẹ́ràn kú bí ọlọ́run ṣe fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìdílé
0: tá a ṣe ìlú wo ni wọ́n jẹ́ olúwa ni pé
1: wọ́n lọ ní nàìjíríà lọ́hùn ní ọ̀wọ́ ìlú ọ̀wọ́ lọ́hùn ni ìyàwó fi ayé sílẹ̀ níbẹ̀ ni wọ́n ṣe gbogbo àwọn ẹ̀yà tí ètò náà tí àkókò bá tó fi tó ìkọ̀kan létí bí a ṣe ṣe sí akíwọ̀n pé wọn kọ bẹ́ẹ̀ ni ṣínà tí wọ́n ṣe sí à ní kílùbọ̀ nígbà kan akíwọ̀n náà pé wọn kò rọ́jò kí ọlọ́run kí o tu ìdílé wọ̀nyí nínú ní àkókò yìí gbogbo ìdílé tàchí àkí o àwọn ìdílé lọ́kànjọ̀kan tí ẹ ti ń gbọ́ wa ìdílé àgbàtí ìdílé kòtì òní bùbùyìn ní àkẹ́pẹ́ lágbára tó lọ́wọ́ kò ní burú fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run àṣe aláàbò ẹnìkọ̀ọ̀kan wọn jẹ́ ká parí ètò wa pẹ̀lú olùwàṣe ìbáyìí ìmọ̀ àbí ẹni ọ̀rọ̀ kọ́dà.
0: ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí a bá ń bẹ àwọn fásitì yìí àfi kí bàbá wa tí wọ́n bẹ ní òkè dàwọn lọ́hùn alájì alfonseni basara kí wọ́n ìyàwó alájà kí pé ẹkú ọdún léyà ọbẹ̀ oníṣẹlẹ̀ aṣọ afásitì kí alájì wa ṣógúró alájì ṣógúró ní títí lọ́hùn ẹ bá wa kí wọ́n pé wọ́n kú ọdún ọ̀hún kú ayé dùn ọmọ alájì múdà ọmọ dada salami ọjà zẹkẹ kí wọ́n bello jafaru asọ́nà kọ́lẹ̀ yànlá akínyìn o isaac marshall isaac marimari ẹkú ọdún ànigbàgbé ìyàwó yànlá ìyàwó yẹn kí gbogbo yín pátápátá ẹniwọ àwọn jùlọ alẹ kòtò ní tẹlọ ni wọn àkíyàwọn náà cosmo akínwọn rẹdùnìkì ànigbàgbé bàbá wa àpàdó màṣẹlẹ ọgá àwọn eléyìísú gbogbo yín akí o àgé tí wọn ṣe símẹǹtì tí a mọ sí máa sàn àti ń wọ àwọn fíafíafíà lọdọ yín bẹ àkí pé wọn ti pẹ́ ránu àkí gbogbo ní pátápátá
1: ẹni àwòrán kan tí ẹ fi sí ẹgbà yín bẹ
0: tẹ mọ bẹ ẹ bẹ ẹ adùpẹ gbogbo àwọn tó ṣẹlẹ̀ ńbẹ pátápátá la máa ń rí gbogbo àwọn tí wọn bẹ ní kíṣe lọdọ prof àkí wọn gbogbo pátápátá ní ẹbá àmì tẹbùtì àkí wọn ẹ ọbọdà wa sp alhaji sp akiwo be oni sele ani gbagbo lori oko pam pam
1: sp
0: ti won se lori pe dj activity ki akiwo akiwo we pada pata pe eku odun e kwa yodun e mi shop re laye ati alafia wa
1: amen
0: to a o ma te soju kun soju me lo kan ki a to ka se eto nle bi soju me dogun pele lokun mo lokun gbogbo awon idile idile dosun akiwo idile ababa wa won julo fime ya o pelu yawo re rosin ya wa ki gbogbo yin idile balogun akiwo idile to gozin baba raimi bale aki eyin na pe eku odun eku ayodun olu alagbara ku fun ani alafia idile diara akimo isa diara ki gbogbo ni patapata ani wa gbagbe awon idile kwami na idile kadi gbogbo la ki patapata eku asiko wa oba loke olorun pa ki o ma fi ike ati gege ni kokawa a o tesi waju
1: o oda agbeni are mo

0: bẹ́ẹ̀ ni adele bare arinakore ọdún titun ti abọ́sí lagbara tó lọ wa ǹjẹ́ ọdún yìí ajabo fún ẹnìkọ̀ọ̀kan gbogbo tí gẹ́gẹ́ àdára ti arábìnrin gbà lọ́jọ́ tòní àṣẹ lórí ẹnìkọ̀ọ̀kan nítorí pé ohun pàtàkì ni láti sọ pé kí a fẹ́ra lórí ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé ìfẹ́ òní kí a ní ìfẹ́ sí ara nítorí pé ọlọ́run pápọ̀ ohun tó fún nínú àwọn òfin tí olùwàgbẹ́kẹ̀rà fún wa ní lagbara tó lọ wa a ò ní ṣe ìfẹ́ náà ló mọ kí àkókò iṣẹ́ kàti ìmákọ́lù fi lọ́mọ kí ọjọ́ tí ò ní ekolaso ogun adama kí yín ìyá oní búrẹ́dì yẹrika kí yín gábẹ́ òbóyán ọmọ ẹ̀kọ́ ọ̀pá níbi ọtí akin tẹ̀mọ́lọ́ kan amọ̀sùnmẹ́lẹ̀ àwọn àtìpọ̀ ní ọjọ́ tí ò ní akin pẹ̀lú ìdílé lọ́rọ̀ kan jọ̀kan pé adara fún yóò gbogbo ìdílé alọ́lá abdias akin bẹ́ẹ̀ ni akin bàbá láti ìlú òyìnbó lọ́hùn-ún amẹ́ríkà jẹ́ alọ́lá darisa kí yín jonas wayne
1: akin
0: pé ọlọ́run àwọn akẹ́kẹ́ ẹnuwa alfa zakari kẹnu akin ìpè ẹkú ẹdún ẹmí asọpọ gbogbo àwọn mùsùlùmí kì í ṣe pé afẹ́ ra la fi ń kí o ṣùgbọ́n nítorí pé a wà nínú ọdún kó má di pé bóyá bàbá náà ó ń pè àwọn ṣùgbọ́n ọ̀nà pẹ̀pẹ̀ ọjọ́ tìǹda àti jẹ́ mùsùlùmí ṣùgbọ́n
1: ọjọ́ tìǹda kì í ṣe pé bí ẹbá bù wá nígbà o
0: nígbà kì í ṣe
1: àníkọ́ nítorí rẹ̀ kọ́ kama bara la se
0: bẹẹni adupẹ fun yin pe ẹ ko adoroke wu ẹtẹ ti n bọ lati owurọ fidi akoko lati ago mẹfa
1: ọgbẹni sira gẹgẹ bẹẹ ti ẹ wi ohun tẹ wa yà wálẹ lati ìgbà tí a ti bẹrẹ torí kò tẹ sẹnìkan tó lè pé mo fi sínú inú lálọ́nù báàgì kí n fi ránṣẹ́ sí wọn
0: ṣe ń pé mo ti ṣe àlàyé nígbà tí a bẹ̀rẹ̀ pé ọdún tí a wọ ọ̀pọ̀ ni wọ́n fẹ́ láti pẹ̀ra ṣùgbọ́n ọdún tí a wọ ẹran náà owó rẹ̀ ti gùnlé ṣùgbọ́n
1: ọ̀pọ̀ ni wọ́n lè lò láti ṣe
0: bóyá adìrẹ́ wọ́n lè
1: padì àwọn ọ̀ráyè ni akéyìn pé ẹkú ìfẹ́
0: kótó dojú ọ̀la
1: akéyìn
0: àwọn fi ẹ̀rọ sílẹ̀ báyìí
1: ẹ jẹ́ kí àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí sùmọ́ílà tí wọ́n pè wá
0: ama
1: sùmọ́ílà
0: bẹ́ẹ̀ni
1: a kí wọn kó ayẹ̀ sí aláyélúwe alájẹ aláyélúwe ní gbẹ́mà lọ́wọ́
0: bẹ́ẹ̀ni
1: bàbá wa jẹ́ násì
0: ìyáwà
1: násìra
0: ogúnbíyì
1: bẹ́ẹ̀ni a kí wọn bí ayẹ̀ tí a kí gbogbo yín pátápátá balaji jẹ mubarak balaji muhammed aki gbogbo yin
0: akipa ẹ mọ ni elegbede wa nbẹ o ni ko
1: elegbede emmanuel ọgá
0: àwọn apari bẹẹni bẹẹni àwọn
1: àwọn bẹẹ atipa fidele akiwọn musa ni kana
0: gbẹlọ atipa fidele mariam atipa mariam ni
1: bẹẹni baba wa bi awọn firime akiwọn atipa mariam ni kì í ṣe fidele
0: kì í ṣe fidele mariam ni eleyi bẹẹni musa latifu àwọn akọkọ àwọn pe wa pe wọn ni àwọn kiwa ni ọjọ ta kí àwọn akọkọ ni akọkọ ìpín ọkọ àsìkò wa ayọ mọ bi ẹ bá ní àwọn kan àbí ká lọ pẹlú
1: alájọ
0: kọ ni alájọ
1: tó lọ la ṣe.

0: bẹ̀rẹ̀ ká ọ́ mọ́ mi ọlọ́ ayé. Ẹ̀kú yedú o, bẹ̀rẹ̀ ká tó rí mọ́. Mi dọ́kọ̀ gbèsè dó nọ́ọ̀rù mi tó ń tẹ́mẹtẹ́mẹ èèyàn nago é. Èèyàn yọnu é. Èyí dèndì ìbáríbá é. Gbọ́dọ̀ àyùn jí èmi dọ́kọ̀ gbèsè dó mẹ̀bí. Ìrẹ̀ dọ́kọ̀ gbèsè dó mi mẹ́rin malẹ́nu mọ́kàn àyùn jí àbọ̀ mi pòmìpòmì ọlọ́run gbọ́dọ̀ mọ́ bá inú ọ pẹ́pẹ́ lẹ́lẹ́ mi rẹ̀ dọ́kọ̀ lẹ́nu mi. Iná hàn gbọ́ kàkiri iná hàn gbọ́ lẹ́mẹ̀rán. Èna sọ̀ la mọ́ ṣe kàn ìbí fẹ́tì ọmọ jàkárá mọ́ dùgbọ́ ẹ̀ ẹkùn yẹn o.
1: Bífẹ́tì lẹ́gbẹ̀ẹ́ náà gan egbè dùgbọ́ bẹ̀rẹ̀ ọmọ tẹ̀yà
0: rẹ̀. Bífẹ́tì kẹrẹ ya. Màsán kó dọ̀ mí o rẹ̀. Malẹ́sẹ́ kára ojúlé tàgbà jẹ kákẹ́kẹ́ obìnrin àwọn àzágbá àlọ́ àzákọ́ àtọ́nukọ́nẹ̀ gbọ́dọ̀ ramadan bọ́dọ̀ tabaski àzẹ́ nukun Malẹ́nu ara kúrúsà la hàn. Malẹ́kẹ́ á nà fi àdàgà kókó délé á nà gba pèbìlà mẹ́ hàn. Malẹ́nu adùnkú ebolo àwé kẹ́lu kékeré jí àmọ́ ó dé pòtù mẹ́. Nílò pé o díé mẹ́ mọ́. Èdùkú yìí dé ti ga ẹlọ́mẹ̀ ti yàn ọ́ ti gbìdí ẹ̀ náà tó kú ọ mẹ́.
1: Tó lẹ́ pé ọ́.
0: Yayayayayayi ẹ dé pòtù yé nu yẹn wẹ̀ nu yẹn de.
1: Nu
0: yẹn wà jẹ nu yẹn jíjẹ ní ìdíbọ̀. Fíyẹ̀mí ká mọ̀ ẹ̀ ní ẹ̀ yọ̀dọ̀ àgbẹ̀láyè tó mọ̀ iye ẹ̀mọ tẹ̀kọ́ iye ẹ̀ náà yọ̀ká àwẹ̀.

0: bọ́lá ọ̀hún. Gosi ọ̀tọ̀ àwọn tó pe Alhaji Ibrahim. Ó tó pe Azia Memuna. Ó tó pe Mẹ̀bí ọ̀tọ̀ tó pe Alhaji Musa kó.
1: Bọ̀lá ń dá wà rẹ̀.
2: Mo lè tẹ pọ̀ Bọ̀lá mi tán.
1: Bọ̀lá wà rẹ̀. Ètò tó gúnzé wọn. Amadu tanda amadu gbọkọ ahẹ akọkọ kúrò asúrò pọmẹ.
2: Amadu lè gbọkọ ahẹ akọgbọ
1: yẹ yà lọ. Ẹ jẹ́wọ́ ayé dàkú kí kòfin tó kílódé pọ̀ olùkọ́ tó yìí. Ẹ lọ́kùn máa jà jóbó ọgbọ̀n náà o. Ndogbosẹ́ tó gbẹ̀tsẹ́ malẹ́nu Alhaji tẹ́mẹtẹ́mẹ ọ̀mìnà ìpè òfin ìyọ̀ dàn yọ ndogbosẹ́ tó lòbí. Masari yẹ mi o yìí mẹ. Ìpèsè òfin. Tóló mi tó wá kàn Mẹ̀tí ká dì í.
0: Ọláogun Epifani.
1: Ọláogun Epifani.
0: Alhaji Bahani Manu.
1: Àfi nǹkan jí ni.
0: Ìdánsẹ́ rẹ̀. Ọmọ ọgbẹ́ Kúdẹ́fẹ̀.
1: Ooo.
0: Kúdẹ́ nàbí ní Kẹ́rẹ́sì fò.
1: Ooo.
0: Àgbẹ̀mọ ìlú kan dàgbé náà kí mẹ́ta sọ̀rọ̀ náà kúyọ sí Sanadi àlàáfíà náà dé ní òun.
1: Àmì àpò ẹ̀rọ tiẹ̀.
0: Ọláìdí
1: àpò ìdí ọmọ ìmọ̀ ọ̀
0: Ya
1: ma o, kí ni ẹ̀mọ́ ngolo pé mo àdó ń dọ́kọ̀ tẹ̀mọ̀ kọ́dọ̀ tó yà. Ilé fún ẹ̀dọ̀ ló nà. Kí ló jọ? Dẹ́wọ̀ ìgàdé gbé
0: ìbò
1: bá bọ̀ gólógbó wọ́n wà. Ẹ̀rọ ìgbẹ̀wẹ̀ ọ̀nà ṣẹpa yìí,
0: ìdí
1: yà. Ọ̀hún wúlọ́ nìka gbẹ́nu ìbàgà tí mọ̀.
0: Ní
1: ọ̀rọ̀
0: sí
1: ẹ̀mọ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ì

0: sọ pé àbẹ̀ okú mẹ́ tẹ́ àsọ̀dá mu. Orúkàrí mọ̀. Salaam aleikum. Salaam aleikum tó gbóló mi a tó mi ayé mi kò yí ẹ.
1: Mọ̀lẹ́kùn
0: tọ́lá ń bọ̀ káwọn
1: ìdílé parí ìgbésẹ̀ lọ́dọ̀.